0: sẹ́ni fún yín ẹ̀ntọ́ sọ lẹ́sẹ̀ lè wẹ́ carbon ẹ̀yún ahọ́dọ̀ bebree tẹ́ẹ̀ títí ẹ̀yẹ náà ẹ̀yún ẹ̀yẹ ẹ̀mútí ha nọ ọ̀bù nìdí wọn ha nọ pàtó yẹ spread ẹ̀fọ́ yẹ ahọ́dọ̀ wọn wẹ́ carbon pẹ̀lú oṣù yẹ celebrate nọ ní bẹ́ẹ̀dẹ̀ yẹ nẹ ẹ̀mí sa moment ọ̀dẹ̀dẹ̀ ọlá ọ ẹ̀nà ẹ̀mútí yẹ nọ ẹ̀fọ́ ní wọ́n sọ náà ṣe àbúrò ní papa ẹ̀
1: Africana Radio UK, your power station. Africana Radio UK, your power station.

ẹjọ́ sí yẹ pa bẹ́ẹ̀rẹ̀mẹ́ àti sámámẹ́ fẹ́ṣọ́ ìnà ojú ọgbọ̀n nice man ọwọ́ yẹ pa.

ti bọ́ọ̀lù ha wọ́n àwọn ti ṣe rọ́tíbẹ̀ grace viral standard bọ́ọ̀lù àwọn ẹni sọ́rọ̀ fún kàmẹ́ntẹ̀rọ̀ nífọ́fọ́m wọ́n bọ̀ bí ẹ̀dẹ̀mọ̀rọ̀ sọ́tẹ̀ nàmà èyíjẹ́ sí àbúrẹ́jẹ́ fẹ́ǹsẹ̀ jọ́ìmọ̀lẹ́tẹ̀ píọ́mọ̀rọ̀ kọ́bẹ̀ǹkọ́ fọ́m sọ́sí kótóyì kótóyì bọ́ọ̀tù sọ́sí kótóyì wọ́n pẹ̀j